mo bá fẹ́ ní lẹ́fẹ́, a kì í jorí yìí máa dò. Bàbá ń jorí yìí máa dò. Àjọkùmọ̀ ọ̀la ò máa ní. Bàbá tún dé rajọ́kùmọ̀. Ìwọ̀n ara ẹni là ń mọ̀.